0: ọmọ obìnrin tàbí ọ̀rá tán ọmọ lóbìnrin obìnrin kò gbé ni ọmọ lámẹ́sọ̀ àjàgà jígi ọmọ onímuṣe ànákòrò ọmọ olúgbòde àwọlómì ògbóbìnrin tàfóra tán tọmọ ló ń gbé ni obìnrin ò gbé ni.
1: Music speaks when words can't express your feelings.